0: alẹ kan si ma gba iroyin ayo latọdu angeli mi ko to dale ewo ti ya iso tin ba ti kun bi nisin mo n lo sori Facebook gbogbo eyan mo lọrun egbo mi o gbogbo sona church 77 ti wa lote yo yi pada die enikan ni bawo la se fe se gbogbo sona church ati ni wema ibe ni sona ibe ni 77 o ti waye enikan ni ibe le ti fun alana yin ti won ibe le ti fun alomi 77 bẹ́ẹ̀ ni ibẹ̀ ní sì ti fún yín ní pépà tí mo ní mo fẹ́ fún yín náà gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́ọ̀ ìbẹ̀lẹ̀ ti gbà náà tí wọ́n lọ́fẹ́lì ó di ọjọ́ sunday ní gbogbo sona church wa pátá èmi lẹ́kọ́ ni o èmi lògbómọ̀sọ́ ni o èmi nìlọrin ni o màá wá júwe ibi tí olúkúlùkù ibi tí sáfíìsì ó ti wáyé ẹnìkan ní wáyé torí ìṣẹ̀lẹ̀ náà ni a gbọ́dọ̀ gbọ́n bí ejò ká so níwà tútù bí àdàbà gbogbo wọn wà ní gbogbo àwọn sona church ma sọ dáadáa rẹ nígbà tó bá dọ̀la ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹ múra o ẹ jẹ́ sáré gbọ́n tí àwọn ọmọ ọlọ́run yìí sọ kí n má fi ṣe lọ.
1: bàbá mi o inú mi dùn gan ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo send the testimony ní ọjọ́ thursday last week thursday but mi ò rò bóyá mi ò gbọ́ lórí rédíò mo sọ mo give testimony nípa bí mo ṣe ń wáṣẹ́ pé bọ́lá ṣe ṣe rọ iṣẹ́ kan fún mi but mi ò padà accept ẹ̀ gẹ́gẹ́ mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because mo ti sọ fún ọlọ́run pé tíṣà yẹn bá bọ́ sí i pé tó bá fún mi lọ́fà lẹ́tà pé mo máa ṣe testimony so mo send the testimony yẹn fún ọfà lẹ́tà yẹn pípé at least pé mo gba ọfà lẹ́tà yẹn gba tí mo wá rí sálárì ẹ̀ kò tó iye tí mo expect tí mo fi reject iṣẹ́ yẹn fúnra mi so lẹ́yìn ìgbà tí mo ṣe testimony yẹn ṣá mo sì gbọ́kàn kúrò lórí ọ̀rọ̀ iṣẹ́ mo bẹ̀rẹ̀ business mi so business mi yẹn iṣẹ́ ọkùnrin ni aṣọ ọkùnrin ni mo rán so mo ṣe ṣe brand mi ní àná ni àná náà ni ṣáà ni mo ṣe brand yìí tí mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé òkè iṣẹ́ tí mo ṣe lélẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn bàbá mi mo gba first order mi lẹ́ni inú mi dùn mi ò ti expect ẹ̀ mi ò ti expect ẹ̀ mo kàn pàdé rí ẹ̀ for the first time mo dẹ̀ṣẹ̀ gbàwẹ̀ ọjọ́ kejì tí a wà ní èní ni o tí ẹni pé ká gbà so àwọn ọjọ́ kejì lè ní o bàbá mi mo rángẹ́lì mi ẹni yìí ó send owó sínú àkáǹtì mi fún aṣọ méjì láìkó mọ mi rí o kò dé ṣe èrè kékeré ni mo jẹ lórí iṣẹ yẹn o ó dé send owó méjèèjì sí mi dàm nínú àkáǹtì mi just like that mo tún fún ní pé 2 weeks ló máa tó rí aṣọ ẹgbẹ oní no problem bàbá mi inú mi dùn because báwo ni mo ṣe máa launch business gidi tí mo dẹ̀ máa rí client lédi kò tún wá ń ṣe pé ẹni tuntun máa doubt mi tó kàn sanwó yẹn immediately bàbá mi inú mi dùn angel mi wálé yàn inú mi dùn gan ni ṣé kò bàbá mi owó yá bàbá lùkẹ àdúrà yá máa gbà má jẹ tí mo máa ṣe testimony.
0: nice. Yé wọn láńgẹ́lì àwọn ṣe wọn lọ wálé èèyàn tí mò ń kọ yín náà nìyẹn èké áńgẹ́lì mi wálé èèyàn bá ń gbé ẹ̀tọ́ mi áńgẹ́lì wa dèèyàn lọ tún àwọn ọmọ tó ń bẹ ní ògbómọ̀ṣọ́ lẹ̀ níbi tí wọ́n dè wọ́n mọ́ sàtì ń bá ń sọ pé áńgẹ́lì yóò wà níbi èèyàn torí tó bá wá bí áńgẹ́lì wa dákú. Ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìṣe lọ.
2: Bàbá mi, mo dúpẹ́, èmi náà ti lẹ́rìí o, mo ti lè láńlédì o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì, Ọlọ́run tí òjòjú àdúrà tèmi. Àtìgbà tí mo ti mọ ìpè yìí láti 2024 ni ayé mi yíra. Ní 2024, Ọlọ́run bá wa ṣe òjòjú àdúrà tèmi, ó mú ìlọsíwájú bá ọkọ mi. Ìgbà tí mo ti jọ ìpè yìí, nǹkan tó bá ti ní ká ṣe à ń ṣe lórí iṣẹ́ ọkọ mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lásìkò tán ní March last month ni àwa náà kó dé ní March 28 mo di landlady. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé mo ti ní ṣe testimony last year February. Mo mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ending March la kó lọ sí ilé wa táwa náà ti di landlord and landlady. Mo dúpẹ́ ní wíìkì tá a kó lọ lè wa ohun tuntun ṣẹlẹ̀ torí pé wíìkì yẹn la gbàdúrà tẹ́ sọ fún wa pé ká gbàdúrà fún double things. Mo dúpẹ́ pé double lọ́lọ́run ṣe ní wíìkì yẹn lọ́lọ́run tún ṣe kí ni ó mú tẹ̀síwájú bá ọkọ mi. Ọkọ mi ti jẹ́ second person as ọ̀gá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé nígbà tọkọ mi débi iṣẹ́ yẹn kò tí ì pé ọdún mẹ́ta rárá wọ́n ti sọ di ọ̀gá nísìn. Oyin Ọlọ́run lógo, ogbe Ọlọ́run ga, mo yìn ín lógo lórí iṣẹ́ ọkọ mi. Mo dúpẹ́ lọ́ba mi tẹ̀síwájú. Gbogbo ohun tẹ́ bá ní ká ṣe mò ń ṣe. Mo dúpẹ́ mo yìn Ọlọ́run lógo.
0: Nice! Inú mi dùn sí tí mo fi parí ẹ̀ láàárọ̀ yìí. Ẹ jẹ́ máa lọ sórí Facebook. Jẹ́ a lọ. Jẹ́ a tún lọ. Ṣé ẹ rí n tí ọ̀ṣẹ̀lẹ̀ lóṣù yìí? Yọ kọjá òye tiẹ̀ gan. T tori pa angeli lo ranse bibeli ni onise ranse ni won fun awon ajogun igbala mo mi nkan kan la tun ti bere yi o e mura ngo ba di ojo sunday awon nkan kan be ti ma fi leyin lowo we ma lati se 77 bayi o we ma lati se 77 lote yi o and ni gbogbo sona church lati se 77 o omi 77 first time won gbe debe lagbare ni to laye ato won o gbe wa bayi anointing oil won gbe bo wa bayi gbogbo awon church wa to wa ni badan bi gbogbo eyin ti badan e pade mi we ma ah ah ma si so ye time ta se bibeli ni ka gbon bi ejo ka so ni wa tutu bi adaba inu mi ndadun e mura o gbogbo le patapata odekunle e perfect le ti pade mi lori facebook mo fi o ti e se nkan kan laaro yi danwo mu da mewa mu ore majemu omo ti e na jade ko si bi to le rangeli e o le ran lo bo me ti nbe nkano o le ran lo be omo e ti nbe ni ni US ni Canada mu ida mewa mu ore majemu fi sori nkan kan to fe kan danwo laaro e ka wo nti o sele oni lo pe number 4 mo si ti so nta fi break yin fun yin pe popo ni account number church ni 1966 36 38 73 Comfort Life Mission ni o gbe jade bi yin o ba wole lo eleyi 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa ni yen and eni kan ni wo li ese bibeli wo la fe ka Psalm 101 Psalm 106 eyin omo Olorun ti won bi loni e wa kunle angeli re ko wa bi eyan eyin te mark wedding anniversary angeli yin ko wa bi eyan ko so ni gbowo yin o ti re oju yin fun iwoke ara ni yin mo ni ki Olorun ko so ni gbowo yin ese bibeli kan mo ka yen fun yin in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary ewo Nigeria bo fe bo ko angeli ko kan wa yo tu ale in Jesus name a bo ku ninu ijoba gbunisi mo so le kan na gbogbo eyan omo Olorun te ngbo mi kakakiri agbaye e ri pe tu sile yo de in Jesus name eja lo sori Facebook 630 ni ma wa be nisin to ba tun di 12 ha tun pade mo mi gba we yi ya bi angeli lowe in Jesus name gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 Ewo, ejemo lo sori Facebook ati TikTok. It is well. God bless you.